Bojus. Naija FM, Kano 2.7. Amademi, Fẹ́lẹ́ ọmọ ẹ̀mẹ̀lẹ́ṣẹ̀ mi, ìpòjì ọmọ ayẹwẹ̀ lè ákẹ́ ọmọ ajẹ́ ẹ̀dọ̀ ẹ̀bọ́ọ́lẹ̀.

0: wọn jẹ sinmi àwọn feminist wọn fẹmini àwọn ọmọ jẹlo sinmi wọn fa wàhálà níta wọn ọmọ jẹlo sinmi àwọn ọmọ gutiguti trap lọ ń jẹ ẹrọ di richi richi àwọn ọmọ usa pẹlú
1: no louder
0: ó yá àwọn ọmọ pablo tí wọn bá mọ wọn ṣàpọ tí wọn bá dẹ mọ wọn mọ ramajago dáyọ mọ èèyàn samuel eto àwọn ọmọ wa ti ma gbọ sọrọ sókè kíjọba ti ma gbọ kọ tó dé àwa ti ma lọ tí ní la ma gbà tó bá gbé tiwa lọ àwọn ọmọ twitter.